àwọn tí wọn gbàgbọ pàdù àwọn ọgbà àwọn ni mo ní kí wọn gbé orin yẹn sókè mọ yí ká ọtún kọ mọ yí ká òsì àwọn tí wọn sànù wọn fẹ sànù lọsẹ yìí o jájọ gbé sókè lẹẹkan sí ìwọ make sure for

0: tẹ̀síwájú iwu àti ìka lórúkọ Jésù ẹ̀pẹ́yà ẹ kígbe bàbá wọ́n jẹ́ pàdé ìka títí tí ó fi di Sunday mi ò ní pàdé ìka a ṣe sóru lọ́sẹ̀ yìí o a wà sí church there is going to be vigil gbogbo ẹ̀yin teenagers gbogbo ẹ̀yin youth for Jesus gbogbo ẹ̀yin children gbogbo ẹ̀yin bàbá bàbá mọ̀mọ́ mọ̀mọ́ ìṣòro agbára ọ wáyé lọ́sẹ̀ yìí but Monde máa ń bọ̀ ni ọlọ́runjọ́ mọ̀ jẹ́ pàdé ìka mọ̀ jọ jẹ́ àmì ọ pàdé ìka ntọ́ ọba pàdé kọ́sítọ́ọ̀mù tó ní kànú àìmọye àwọn tí wọ́n ti sọ dẹdun arin rẹ̀ olúwa sọ fún mi ó ní ikọ̀ mi ní kí àwọn èèyàn méje yìí ó fòkè ní ìgbà mẹ́rin ẹ̀yin méje yìí àlátọ́ ọlámọ́jú alápanilẹ́kún ni ẹnìkan níbo lẹ́sẹ̀ mọ̀ wọ́n dá ọ padà lọ sínú family house wọ́n dá ọ padà lọ sí skul tó ti jáde rí ọwọ́ àárín gbèrègbère lójú oorun ìgbà tó jí làárọ̀ yìí ara ẹ wúwo jọ̀gọ̀dì ni ẹ̀yin méjèèjì ẹ dìde ẹ fòkè ní ìgbà mẹ́rin ìkà tó tọwọ́ bo àlá rẹ ìkà tó tún bá pàdé lójú oorun látòní lọ ẹ pínyà in the name of Jesus bàbá méje pàdé ìka ẹ wá wo nǹkan tí bíbélì sọ nínú ìwé second Corinthians chapter 10 verse 4 only for the weapon of our warfare ohun ìjà wa they are not carnal ohun ìjà wa kì í ṣe ti ara olóje mọ sọ báwọn èèyàn tí ẹ láwọn lọ ṣe ẹ lọ wàgbọn ẹ lọ síra ẹ lọ sí gbẹrẹ àtiwọ àti gbẹrẹ wọn á fàyà yín dànù nígbà tí jẹ́ pé wọ́n lọ gbé ìbọn kí wọ́n lọ gbé gbogbo ẹ̀ kí wọ́n mọ̀ ṣe mélòó lórí inú àwọn tí wọ́n sí gbẹrẹ àtàwọn tí wọ́n ní ìbọn tí wọ́n kọjá lọ síbi tí báńdíìtì wà ẹ̀yin onígbàgbọ́ ohun ìjà tiwa kì í ṣe tara o nítorí o lè fi gbógun tì wọ́n kì í ṣàdá kì í ṣe ìjà o spiritual wickedness àwọn ìka tí bíbélì ń sọ tí ń gbé bí gíga yìí kì í ṣàdá àti ọkọ̀ lọ́rọ̀ wọn o bí mo ṣe ń sọ fún ọ àwọn tẹ́ ẹ jọ mú ṣọ́ọ̀bù pọ̀ kì í ṣe àdá àti ìbọn oògùn ọ̀lẹ́ ran oògùn o òótọ́ ọmọ wí fún ọ̀yẹ́ o àdúrà àti nánú ẹ̀mí ló lè gbé kọlù wọn wá náwó báyìí gbogbo ẹni tó ti fẹ́ kí n wálé lófo agbára tó ní mi ò ní mú nǹkan bọ̀ lọ́sẹ̀ yìí ẹ para yín ẹ̀yin ẹ̀mí tí ń dà mí láàmú ẹ para yín fọwọ́ bá ikùn ẹ tó ọba jẹ́ ẹni tó ń wojú olúwa agbára tó ní mi ò ní bí mọ́ agbára tó ní mi ò ní sábíamọ́ ẹ̀yin ọmọ kéékèèké ẹ sọ agbára tó ní mi ò ní márì láàárọ̀ kùtùkùtù Monday báyìí lolúwa wí máa já lára mi wá kígbe ọwọ́ tí wọ́n ń lò lémi lórí tí ò jẹ́ kí testimony mi ọ jáde ọwọ́ ìkà lára mi ọwọ́ ìkà tó su orí mi bẹ́ẹ̀ in Jesus name mo ń lọ ṣe fẹ́ bẹ lórí Facebook ní ìsìn bí n bá ti kún bẹ́ẹ̀ máa bọ́ sí Jesus City ó ìpàdé tààrọ̀ yóò le yóò sì kẹ́jẹgbẹ́ ṣé rí gbogbo ọ̀sẹ̀ yìí is going to be fire for fire màmá tó sọ àwọn obìnrin gbogbo ẹ̀yin mọ̀mọ́ mọ̀mọ́ gbogbo ẹ̀yin sister gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ márì ẹ gbàwẹ̀ lọ́sẹ̀ yìí àwọn obìnrin ó bàwẹ̀ fún ọkọ wọn àwọn ọmọdé àwọn sister tí wọ́n ní girl boyfriend wọ́n bàwẹ̀ ẹ̀yin mọ̀mọ́ tẹ́ ẹ lọ́kọmọ ẹ gbàwẹ̀ fàkọ̀bí yín oh my god ẹgbọ́n tí mo fẹ́ sọ yìí nínú ìwé second Corinthians chapter 10 verse 5 ó ní casting down imagination ẹ máa sọ gbogbo èrò kalẹ̀ and every high thing that exalt itself against the knowledge of Christ ẹ máa sọ gbogbo èrò kalẹ̀ gbogbo tí ń gbéraga sí ìmọ̀ ọlọ́run ẹ kígbe agbára tó ní mi ò ní tà lọ́sẹ̀ yìí agbára tó ní máa wálé lófo lọ́sẹ̀ yìí agbára tó ní mi ò ní lọ́kọ lọ́sẹ̀ yìí agbára tó ní mi ò ní ríṣẹ́ agbára tó ní mi ò ní gba físà mi ọyẹ jábọ́ ẹ bọ́ sí abẹ́ àtẹlẹsẹ̀ mi tẹ̀ mọ́lẹ̀ ọyà sáré síwájú kọ sáré sẹ́yìn pé mo tẹ̀yìn mọ́lẹ̀ ogun tó ní má gòkè ogun tó ní má kọjá ogun tó ní má làlùyọ lórí rẹ ni mo gbà lọ sáà béèyàn bá lè dí pẹ̀lú àwọn agbára kan wọn ò ní jẹ́ òsè nǹkan kan ò ní bíbélì fi ní nínú ìwé Colossians chapter 2 verse 15 ó ní having spoiled principalities and power ó ti ba gbogbo ìmọ̀ àwọn agbára àti àwọn ẹ̀mí ọlọ́lá àti ìjòyè àti agbára tó lò ní mú nǹkan kan bọ̀ ó ti ba gbogbo wọn jẹ́ he made a show of them openly ó fi wọ́n ṣe yẹ̀yẹ́ ní gbangba wá kígbe bàbá bá ń fogun mi ṣe yẹ̀yẹ́ fogun mi ṣẹ̀ṣin fàìrọ́mọ bí ṣẹ̀ṣin lára mi báwo lèèyàn ṣe lè fàìrọ́mọ bí ṣẹ̀ṣin nǹkan méje mo fẹ́ sọ ètí mẹ́nu lọ́bẹ̀ o ọ̀sẹ̀ yìí sórí tó ọba lè gbàdúrà báyìí yóò pè ọ́ ẹ wá dìde gbogbo èèyàn ẹ kọjú sí ìlà oòrùn ẹ kọjú síbi tóòrùn tí mo yọ ń lè yín na wo sibe gugu eyin agbara te ni bi mo se nlo yi e ni je mu nkan bo ti nbe loju ona e para yin e ku loju ona mi in Jesus name oya oyin sibi to poju si yen oyin sibe wa ke bayi loluwa wi gugu eyin agbara te le koyin si igbega mi e para yin e fi aye be o wa pariwo bi nba rin lo na bi gugu ire ti nbe nbi ma ri nkan mu bo in the name of Jesus oya koyin sibi to poju segbe yen si iyen ni pe o n gbadura si igun mere ni aye wa ni bayi loluwa wi eyin agbara odi to nbe loju ona mi e wole tori tori in Jesus name wa goju sile ile fese gbalẹ le meji down down wa wa ki be bayi loluwa wi eyin alujanu tin gbe nu le e le mu re mi le ose ni mari yanu ose yanu mi leleyi wa goju soke won ni gun merin laye ni mo ni mefa ni wa wa ki be baba mo goju soke si o je riran lowo lo sei oni monday mo je wa ni lofo e wo nkan be lara mi laro yi an lo Jesus city lati lo gbadua gbogbo iwo ti olorun ba fun ni agbara lati join wa eh handkerchief to nbe lowo mi oni ma fi gbowo le yin gege bi ohun olorun a si yi po Jesus city lekan gege bi ohun olorun iyen lo be ni si ma bo sori Facebook o mi kan ni e ba mi wa bottle water yo kan o mi yen ma nawo si Facebook bayi wa wa fi di bottle water yen kan bi to wo mi wa je wo boye oni merry bo e won ti ya iso e wo yo odun ti an ti da duro eyan to ti se plan fun aye re to ti ni iye omo bayi lohun fe bi won si yi pada eke agbara to fe ye ipinu olohun fa ye mi to fe ba yi danu to fe setu olohun da san olohun jo wole egbo kin to pe mama iwole mo ri osun mare leko ni agbara olohun gbogbo eyin te wa leko e gba woli ode kunle epafras lalejo tin ba ti osun mare mo nbo niye enikan ni nibo pastor tobi e wa ba nso bi ti mo nbo now e wa gbo in ti mo nbo wa se but e je nkokko so bi mo nbo na e kole laarin wakati kan abo pere ni
1: ni gbogbo bi te ba ti nbo e bole ni iyana paja e wo moto to lo gate bus stop te ba ti de gate bus stop e gbe okada to lo abeson abeson stadium
0: stadium ye ni agbara eni to laye ato ti won pe ni abeson stadium ibe ni ma ti wa ago mesan tin ba ti debe gba ti o ba idago mewa abo ko si nkan kan paparasi kan kan sa won ni ki wa je ise fun yin ni ko ju bayin na lo awon 6000 ma wa gbe owo le won pelu mantu enikan ni e oluwa lo so be igba ti o ba fi di ipade 77 2026 ma ti gbowole awon eyan to 150 awon eyan 150 yen 1000 ma wa fun won ni anointing won meji meji gege bi ohun olohun mo n lo sibe be ni mo ka won ni Jesus city laaro yi gbogbo iwo to lo n ba je ntete ka bẹẹni mo si de kika bayi lagbara ni to laye ato e wo mama yi eke esu o le da mi duro fun iyanu mi
2: ni Folasade Adams mo wa lati Abuja
0: Abuja lohun
2: ni September last year no o so pe omo merin ni mo fe bi
0: merin le fe bi
2: mo wa bi meta o wa duro lati bi 13 years o wa di September
0: o duro lati 13 years elekerin o wa engineer e ba ntun gbe odun melo lo lo fi duo won ja nitan mo won da plan olorun se nigeria lo ye ko wa nisin e ja gbo to bi rin to ra so na kin to mo gbo we kin to so wole
2: mo wa bi meta o wa duro lati bi 13 years o wa di September
0: o duro lati 13 years elekerin o wa aye dadu won je ko wa mo won le to bi na to and that is not the plan that is not that is not a wish ki se fere niyan eleshe o eleshe ero to tamba lori mi eleshe mo ti ni jesu loluwa eleshe esa on cast e ni o in ta lo se Jesus ti loni yo leju in ti ma wa se leku lola na niyan ma wa mo fi mantu leyin lowo e mo fowo kan bayi o ni eyan eyan 6000 ni Jesus city eyan 4000 ni agbara olohun igba ti o ba fi pe 77 won ti wo 150000 ma wa fi anointing o meji meji le won lowo awa lo ni gbogbo osu yen wo August lo su atahaya kini sister so wa bi mani
2: wa o wa di last year September omo

0: orí afẹ́fẹ́ lèmi ní Abuja mi ò ti ẹ̀ rí rí for the first time tí mo máa rí náà
1: nìyí. First time tẹ́ ẹ rí mi rí.
0: So ẹ wá sí birthday ní September last year. Ẹ wá ní kónkálukú pinnu tó bá fẹ́ bá ṣe ń gbọ́ ní aago márùn-ún dàjí láàárọ̀ tá a máa ń gbọ́ yín lórí afẹ́fẹ́ pé kónkálukú pinnu tó bá fẹ́ fún birthday yìí yẹn tó fẹ́ lọ́kàn rẹ̀ kò kọ́ lọ́hún ó ṣe fún un. Èmi wá finú gbàdúrà pé lágbára ìpè bàbá yìí mo fẹ́ bí ọmọ ní ọdún tó ń bọ̀ mo fẹ́ kí lóyún nínú oṣù yìí gangan nínú oṣù yẹn wájú ọlọ́run bá tàgbẹ̀ ṣe jẹ́ ìrọ̀ kò lóyún nínú oṣù yẹn.
1: Ẹ lóyún.
0: Nínú oṣù karùn-ún.
1: Ẹ bí ọmọ nínú oṣù.
0: Bẹ́ẹ̀ni, mo wá wò wípé báwo mo ṣe fẹ́ wá give testimony ní ìjọ Jesus City tí wọ́n ń pariwo rẹ̀ yìí báwo mo ṣe fẹ́ rìn báwo mo ṣe fẹ́ rìn mo ṣàti múra rẹ̀ wípé màá wá ní September ní ìgbà bẹ́ẹ̀dẹ̀.
1: Ní bẹ́ẹ̀dẹ̀ mi ti ń bọ̀ yìí ẹ sì tún padà wá náà.
0: Àmì Jésù. So ní last week bí bàbá mi ṣe kú ni tó lọ́ máa pò mí ní mí. Àwa àṣejọ́ kẹjọ ní Friday yìí. Mo wá bèèrè lọ́wọ́ ìyàwó bọ̀dá mi pé níbo ni Jesus ti yẹn gan tán sọ yìí. Ó wá ní àwọn ọbẹ̀ lọ́nà ọkọ̀ yìí pé òun gan náà máa ń lọ òun ti lọ sí oko báyìí padà.
1: Níbo ni dádì yín sì ń gbé ní wọ́n ti kú níbo lẹ̀ ń gbé.
0: Apòmù apòmù ni dádì mi ti pọ̀ mọ́ apòmù ni mí. Àbújá lèmi ti wá níjọ Friday.
1: Friday lẹ dé.
0: Bẹ́ẹ̀ni ìjọ Friday ni mo dé. Wọ́n á ní nígbà tá a wá àṣejọ́ kẹjọ tán níjọ Friday yẹn. Wọ́n á ní program wa láàárọ̀ Monday yìí mo ní àwa ní àárọ̀ Monday yìí òun ni mo fi wá wá.
1: Ẹ fi wá lẹ́yìn how many years báyìí.
0: Lẹ́yìn 30 years.
1: So ọmọ tẹ́ ẹ bí láti ti wọ 13 SS1 ló wà báyìí. So àṣà ẹ kígbe ayé dínà. Ṣé to ẹlòmíì ṣe bó ẹgbẹ́ kí n kò hàn rí bí mọ́mọ́ bàbá tá ń sọ fún ọ pé ọmọ wọn dínà owó rẹ̀ wọ́n bọ̀ yí dínà ìlú òyìnbó tó fẹ́ lọ ìwé ìgbélú rẹ̀ wọ́n dínà ẹ kígbe ẹ̀yà yí dínà ẹ bọ̀rọ̀ olúwa ẹ jápò lójú ọ̀nà mi níbi ọba dúró sí pé ẹ̀yìn ọ̀fà yí dínà ẹ jáde lára mi ẹ fi ayé mi lẹ̀ ntí èèyàn rò kọlọ mọjẹ ntẹyin òwò ọbàjẹ ìwé ẹlọrọ obìnrin gbogbo ẹyin ọmọ ọlọrun ẹja lọ sórí kọ wá yọ ẹnìkan kan lẹ láàárọ yìí àtọmọdé àtàgbà mú ọrẹ mo mú ayé dínà kúrò lójú ọnà mi ọrẹ tó mú nìyẹn o mú ayé dínà kúrò lójú ọnà mi ntẹ fọrẹ yẹn sọrí nìyẹn gbogbo ọmọ ọlọrun ẹyin tẹ bá lè dá 2000 ẹyin tẹ lè dá 1 ẹyin tẹ lè dá 5000 ká mọ̀ sí rí ẹnikẹ́ni tí ò ní dá sí láàárọ yìí ọrẹ mú ayé dínà kúrò lójú ọnà mi ìjọ tí ń bá ti ní kí gbogbo èèyàn ó ṣe ẹ ti rí tí màá máa sọ ìwọ tó ní ìdá mẹ́wàá náà mo jáde account number church lélẹ́yìí 1966 36 38 73 1966 9 1 9 66 36 38 73 Comfort Life Mission International Access Bank bí ìyẹn ọba sì wọlé ẹ lélẹ́yìí 2017 42 90 47 First Bank nìyẹn Comfort Life Mission International ní ọ̀nà yóò tún gbé jáde. Ọdẹkùnlé Epaphras lẹ́ẹ̀tì pàdé mi lórí Facebook lágbára ẹni tó ní ayé àtọ̀run. Aago mẹ́fà àbọ̀ ní ìsìn ni. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà nílùú Èkó ẹ mọ̀ gbáradì ó dọ̀la.
2: Ní gbogbo bí tá ẹ bá ti ń bọ̀. Ẹ gbọ́lẹ̀ ní ìyànà pàjà ẹ wọ mọ́tò tó ń lọ gate bus stop tẹ́ ẹ bá ti dé gate bus stop ẹ gbé ọ̀kadà tó ń lọ Abẹ̀sán stadium.
1: Ọya ẹnikẹ́ni wòlíì àwọn ọmọ ọlọ́jọ́ ìbí lọ́kan ọyọ ẹ̀kúnlẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ sọ́jọ́ ìbí lónìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ọ́mọ̀ tẹ́ ẹ̀ mark wedding anniversary yín àṣẹ kan yín báyìí ọyọ ẹ̀kúnlẹ̀ bọ̀ kí n tó sọ ẹsẹ̀ bíbélì tá a fẹ́ kà Isaiah chapter 7 títí wọ 12 Isaiah 7-12 ẹ̀yin ọmọ ọlọ́jọ́ bí ẹ̀yin tẹ́ mark wedding anniversary yín ẹ jẹ́ ń fi gbàgbọ́ gbàdúrà fún yín so ráyé tó ń bá lọ yìí oríire ni wàá ṣe wàá gbádùn ayé wàá tún gbádùn ayé tí ń bọ̀ ọlọ́run gbọ́ ìdílé yín ò ní bàjẹ́ márèèjì rẹ ò ní dàrú so wọ́n ṣe lé lọ́dún kan sà bẹ́ẹ̀ ṣe lé lọ́dún kan mà ẹ máa ti inú ògo wọnú ògo àti nínú ọlá ọ wà rí pé ayé ọ bẹ̀rẹ̀ sí í san ju ti tẹ́lẹ̀ lọ happy birthday long life and prosperity happy wedding anniversary. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run fẹ́ send the testimony ẹ lo number ẹjọ́ loud kó neat 080-88-71-65-66 ẹ send the message ire àtàánú kọ bá yín ẹ jẹ́ mọ́ lórí Facebook. You are blessed. It is well with you.
3: attention, all business owners in Benin City. Are you looking for a powerful platform to promote your products or services? Look no further than KUFM, your darling radio station dedicated to bringing you the best in exciting music, news, and entertainment. With our diverse audience and wide reach, advertising on KUFM is the perfect way to get your message heard by thousands of potential customers. Whether you're a small business or a large corporation, we have affordable advertising packages tailored to suit your needs. Don't miss out on this opportunity to grow your business and increase your brand visibility. Visit our business office today at 62 Ihama Road, GRA, Benin City, or call 0703-805-0243 to learn more about our advertising options. KUFM.

0: ìdílé rẹ náà
1: ó tọ́ mi sọ́nà
0: mo bá bẹ̀rẹ̀ àdúrà ọdún kẹne ọdún kẹfà ọdún kẹje ọdún kẹjọ púpọ̀ ọdún kẹsàn-án olúwa ọdún kẹsàn-án rè é tí mo ti ń gbàdúrà yìí ọjọ́ ń lọ olúwa nìyẹn nígbà tó wá báyìí jẹ́ nǹkan.